0: Sùgbọ́n Sídìkì ẹ̀ láyé ń lọ, Sídìkì ẹ̀ láyé ń lọ. Sàndíyàdíyẹ̀ làwọn máa tún ṣe, Sídìkì ẹ̀ láyé ń lọ. Ogun máta lọ́pọ̀ kó má ra láwìn, ó padà ti dópin. Sọ̀ntagbára Kásán yòókù létà, Sídìkì ẹ̀ láyé ń lọ. Sọ̀ntagbára Kásán yòókù létà, Sídìkì ẹ̀ láyé ń lọ. Kọ́ tó bá dúpẹ́ àti wá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ta automobiles, oríṣi nǹkan náà ń tà lọ bá Sídìkì ẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọ lówó díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá sán dídàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, a máa sọ̀rọ̀ kù díẹ̀díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni. Wọn ò fowókànsí lórí. Ẹ lè lè download app yìí lórí App Store.
1: Ziyara ta farko a gidan sirikai na kusan kiran ƴan sanda. Bayan na marmusa dunƙulen Mr. Chef, sai na ji miyan kukata ta fara turanci. Har ma an ta Amina sarauniyar iyayi ta ce, "A zuba min a kwano in tafi da ita gida."
2: Ji daɗin ɗanɗanon al'adu tare da dunƙule mai sauƙin marmasawa na Mr. Chef Beef mai ɗanɗanon daddawa da kuma haɗaɗɗen kayan ƙamshi. Mr. Chef, ɗanɗanon gida, ɗanɗanon al'ada.

0: na Oga Madam on top Bazobia 95.1.
1: News Time Don Lichu on Bazobia FM.
2: Osanpan kari kari igbona feli feli o iroyin kaakiri lewa ati loke okun
3: awon ile igbimo asofin yo se agbeyewo abadofin dida olopa ipinle sile loni ode yi gele bi oga agba awon olopa se ti fi ofin de awon olopa nipa lilo ero aye lojara lona ti ko ba ofin mu bákan náà ni ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè US ti fọwọ́ sí òfin láti mú kí ààrẹ Trump dáwọ́ kíkojú ogun sí orílẹ̀-èdè Iran dúró. Àkùdé dásìkò yẹ̀yìn èèyàn wà ìròyìn káàkiri lẹ́wà àti lókè òkun ló tún dé sétí ìgbọ́yìn láti iléeṣẹ́ aládùn Wazobia FM. Lónìí ti ń ṣe ọjọ́rú ọjọ́ 24 nínú oṣù kẹfà ọdún 2024 tó ṣe déédé ọjọ́ kẹsàn-án nínú oṣù Muharram ọdún 1448 lẹ́yìn hijira. Badiki Zerewa Mirila wa ni o ma karoyan fun yin pelu akegbe mi
4: Abdul Gafar Akoni Adebayo Aja abale royin lo ni wajo leleyi tun so de mimo wipe ile ejo giga agba eleyi to kale si ilu Abuja lo ni ode yi titun mu ogbojo osu kefa odun ta wa ye gege bi ojo eleyi ti won yo tetigbo igbejo omo yele sowore eni ti se oludije fun ipo are orilede yi ninu egbe oselu African Action Congress AAC lori oro to gbe lo si waju ile ejo nipa wipe ki won fagile ki won ma se gba itusile re ewe iroyin eleyi kan tuntun fidi re mule losan ti toni pelu gbolohun wipe nise ni botoro gafara lowo eyan ara le iroyin re eleyi tin so di mimo pe ijoba ipinle oyo ti kede wipe ni ijoba ibile mewo toto oni awon eniyan yo ti gbele ni asiko ti awaye ti ofin ohun yo si gbera so lati ojoru eyi ti won so di mimo wipe lati dede ago merin role ti awon eniyan ba ti wo yewu o di kutu ha wuro ni dede ago mejo ki won to bo si itagbangba awon ijoba ibile yi ni won yi agbegbe Old Oyo National Park nibi ti awon ma jinigbe ti won ti ji awon akeko gbe inu ni ojo kedogun osu karun inu odun ta wa ni ijoba ibile orire onka awon akeko tin lo bi merin ode ni adota won na ni won jigbe ni agbegbe na gege bi commissioner to risi oro royin dotun oye lade to se fidi re mule inu ni ojo isegun pelu gbolohun pe awon ijoba bi orire ore lo pe irepo saki west saki east atisbo ati itesiwaju
3: bákan náà ni igbákejì ààrẹ tànà àtíkù abubakar ti kọ̀rọ̀ ojú sí bí wọ́n ṣìṣe fi malam nasir el-rufai sí àhámọ́ lẹ́yìn tí ilé ẹjọ́ gíga kọ̀ láti ṣe àyípadà lórí àwọn ohun tí wọ́n béèrè fún láti lè dá sílẹ̀ tó sì jẹ́ àwọn nǹkan wọ̀nyí le koko bí ojú ẹja nínú àtẹ̀jáde tí agbẹnusọ àtíkù frank shuaibu fi síta ó ní ìwọ̀ ohun kọ́ ni lóminú lórí ìwé òfin ilé wa àti ìlànà ìdájọ́ òdodo ó ní èyí sì ń ṣe ìpalára fún ẹ̀tọ́ àwọn olóṣèlú alátakò
4: ewe minister eleyi ti onrisi awon alumoni tolohun oba mi o ki fi jin ki orilede yi lori omi e ti won pin ni marine and blue economy arebo ego yi tola ti se gomina ipinle osun tele re ti so de mimo wipe aye so oro lasan ona lele to tenu abenoga ile igbe ma sofin ipinle osun adewola adewale egbedokun jade nipa wipe ohun lowo ninu rugudu eleyi to nsele lori oro oselu ni ipinle osun gba tin fidi re mule wipe oro yi o ni se pelu aro oselu o tohun o si mowo ohun o mese lori e ninu atejade ti olurawo leka gbigbon safefe iyun fun Oyetola fi sita ti se Bolaji Akinola Oyetola lo fidi re mule wipe ko si nkan kan ti ohun mo nipa oro ohun bi ti wule mo ibani loruko je gba ohun na leleyi ti won fe fi se fun ohun tori pe ohun o ni omo ni jagidi jagun oloselu kankan bi ti wule omo ni ipinle osun lakotan gomina Oyetola ti ipinle osun tana wa kepe gomina ti ipinle osun toni tin lo dola lowo ati abenugan le igbimo asofin wipe gbogbo awon kan lọrun si eda eleyi ti nbe ni akata won ki won ye daabobo won mo
3: ewe Munawara Salisu Anas to je eleri olufisun ele karun lori igbejo minister tana fun eto idajo yin Abubakar Malami ti so di mo lanode wipe ogoro owo iyebiye lo gba apo Al-Kausara Farm koja Anas lo je osise lori ibamu ofin fun ile ifowopamọ Jaez Bank o salaye lekunrere niwaju ile ejo to ga to kale si lu Abuja lana ode yi o ni opolopo owo lo gba apo owo Al-Kausara Farm ohun koja to si ni se pelu esun jibiti owo ti o to 8.7 billion naira ti won fi kan malami
4: ajo eleyi to nri si ilana ti ibamu gbigbe awon aworan jade ni ipinle Kano ta pe ni censorship board ni won ti so de mimo pe ipade eleyi ti o ye ki o waye laarin oludasile ile gbagan igbafe iworan kan eleyi ti won pe ni film house ni agbegbe doreyi ati awon olugbe agbegbe ohun ni awon ti sun siwaju eni ti se agbenso fun ajo won Abdullahi Sani Sulaiman lo fi dire mole wi pe awon olugbe agbegbe doreyi karama awon ni won ko iwe si ajo ohun pelu gbolohun wi pe awon ko faramo bi arakunrin ohun se fe si ibugbe igbafe tawo eyan yo ti ma wo aworan ni agbegbe ohun bi ti wole omo won ni latari bo se jawo pe awon eniyan ohun won pe de ipade ni ojo aje won ni o je ki ipade ki o waye ko toto di pe won sun ipade ohun si waju
3: bakan na ni won tin reti ki awon ile igbimo asofin orilede wa se agbeyewo lori atunse ofin lori dida olopa ipinle sile loni ode yi are bola tinubu ti fi atunse ofin ohun sowo si awon asofin ti are ile igbimo asofin agba ile wa Godswill Akpabio si ti ro gbogbo awon asofin lati peju sibi ti idibo lori abadofin ohun yo ti waye loni igbese iwaye leyin ti awon gomina ohun bere fun ipa pataki lori isakoso awon olopa ipinle won pẹlu pipese owo ranwo to danto fun igbese na
4: egbe awon osise to sise labe ijoba lorilede yi ti kepe ijoba apapo pelu gbolohun wipe irinwo ida ona irinwo ida 100 ni awon fe ki won fi kun owo osu awon eleyi ti won san lowo fun won lasiko yi iye ti won san fun osise ko koja 70,000 naira ti awon osise si nbere wipe awon fe ki won fi 400% ki won fi kun owo yi gege bi owo amolo sile tori wipe gbogbo nkan na lo ti se be ogbenu oke gogogo loja nigbati won so di mimo pelu gbolohun wipe labi ajole to nri si dina dura pelu ijoba ati egbe awon osowo lorilede yi ta pe ni JNPSNC iyun negotiation council ona ni won tin fidi re mole pelu gbolohun wipe ninu ipade olaja meji to waye nilu osogbo ni awon osise yi ti kepe ajo ohun pelu gbolohun wipe gbogbo ona te ba mo lati ba wa gba ba ijoba soro lati se ekunwo owo osu lasiko ta wa ye eni ti se alaga fun ajo ohun Benjamin Uyato ati eni ti se akowe re Olowoyo Gbenga ni won so di mimo pelu gbolohun wipe o ye ki ijoba na wa woro ko fi sada lori ibere won
3: bakan na na gagwa awon olopo orilede yo latunji disu ti pase fun awon olopa lati dekun ati ma lo ero aye lo jara lona ti ko to tako ofin eleyi ti yo ma taku tabuku ba ise olopa iwa aye leyin esun risirisi ti won fi ko awon olopa nipa lilo ero aye lo jara lona ti ko bo ofin mu eyi si tako ilana ise olopa
4: Ewon dokita ologun yiba akose mose yun ni ile iwosan labisi ona banjo university teaching hospital ti nbe ni sagamu ni ipele ogun ti so di mimo wipe awon ti gole iyanse lodi eleyi ti awon fifa ijoba leti olojo mewa leyi to si je pe won bere fun owo ajemonu won ati awon nkan miran to le mu ki ise won ko jagaraga bakan na ni won so di mimo wipe iha ti ijoba ko si awon dokita ologun yibo o ku die ki ato pelu gbolohun wipe nise ni opolopo nkan de kole ni ile iwosan hun eni to je are won dokita John Omotosho ona le ni tin so di mimo wipe awon ko le mo fi emi wewu lati pe se to ilera to ye koro sugbon ti ijoba yo mo deye si awon lati le okere orilede America ni royin tin fidi re mule pa awon mole igbe ma sofin re won ti kepe are orilede ohun ti se Donald Trump pelu gbolohun wipe awon fe ko wawo ogun bole pelu orilede Iran ti won si n so di mimo pe iwe abado fin kan eleyi ti won ti wobo na ni won fi sowo si ile funfun bala pelu gbolohun pe gbogbo awo tin be laarin orilede mejeje won fe ko lo si oko igbagbe leka ere idaraya iko egbe agbabolu DR Congo ni ana ode yi fi apanu lowo ko egbe agbabolu Colombia pelu ami ayo o kan si odo sugbon ton ti be iko egbe agbabolu ohun o jaraburabu lori papa sibe sibe pa ko boro bakan na iko egbe agbabolu orilede Portugal awon na fi akoyo bo ti wole je wipe DR Congo fi ya je won lami ayo o fi omi pe sita pelu won ni o kan si okan sugbon Portugal awon na pada fi ya je be Sixton lami ayo marun si odo iroyin kakiri lewa ati loki okonko ni juma lo kokonu rere lekan si
3: awon ilegbimo asofin yo se agbeyewo abadofin dida olopa ipinle sile loni ode yi gele bi oga agba gẹ́lẹ́ bí ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ṣe ti fi òfin de àwọn ọlọ́pàá nípa lílo ẹ̀rọ ayélujára.
4: A ní rí jùmọ̀ lọ ká tún pàdé ní ọlọ́dẹ yìí fún àkótún ìròyìn títí dìgbà náà ire kàbìtì.
5: Formation is power. Tí èyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ èyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ ìjọkan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún yíyálà ọfẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan wá ń sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní yìí rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọnú òdi ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
6: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola ni a gbé wá bá yín tí a mọ̀ sí CDCare. CDCare. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, laptop ni o, mattress ni o, kettle pot ni o,
5: gas ni o.
6: Bẹ́ẹ̀ fẹ́ ra aga ó wà nbẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà nbẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. A tún wá máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
5: àwọn kíní. Bẹ́ẹ̀ni
6: kí wọ́n lọ wò ó kó tó di pé wọ́n wà á ní àǹfààní pé ọjà jẹ́ mọ sanwó kíní ní ọ̀dọ̀ wa. Àǹfààní sì wà fún wọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tari pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti mọ sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
5: Ogójì
6: ọ̀sẹ̀ láti mọ sanwó.
5: Mo fẹ́ bí n pè ṣé wọn kọ̀kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wà á gbé ọjà wọn àmọ́ san yòókù díẹ̀ díẹ̀ báwo wọ́n ṣe ṣe.
6: Ẹ ṣeun olóòtú ṣe rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀ tí wọ́n bá ti ń rà tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú làá mọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ san yòókù. Fún àpẹẹrẹ tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn wọ́n sanwó ìyókù ní oṣù míì tá a bọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tán bá ti san tán a wà gbé ọjà yẹn fún wọn wọ́n a mọ̀ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sá.
5: Kí ni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ẹ tó di pé ẹ gbé ọjà fún wọn?
6: Ẹ ṣeun olóòtú ṣe rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
5: eléyìí
6: yóò lè mọ sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
5: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn?
6: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò inú lápẹ́ àti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fúnra yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá rárá.
5: Níbo ni ọ́fíìsì yín?
7: Ọ́fíìsì wa wà ní Block 2 Civic Center Ultramodern Market Civic Center nílùú Kano.
6: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 070-7484-3345.
5: Ẹ bá ń tó pínlẹ̀ kan sí.
7: 070-7484-3345.
6: Ẹ ṣeun olóòtú.
5: Ọ̀rọ̀ lẹ́tígbọ́n láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tẹ́ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bá àdẹ tí ó ní dúkìá.
8: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
9: Wo ọ̀rẹ́, ó sún mi ó jẹ. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáà sìlíńdà wa náà ti fẹ́ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
8: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
9: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
8: CDCare, CDCARE, Application Asiriola ni. Níbi tó ti ra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget, electronics, tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́, kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bá rà lọ́ máa dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bá rà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
9: Irọ́ ni o.
8: Òtọ́tọ́ hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti rà wọ́n. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí, mi ò sanwó rẹ̀ tán.
9: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
8: Ìwọ ló béèrè. Ṣùgbọ́n ní báyìí tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa CD.

0: Ọlá ìyìn ogun ọpẹ́ ló yẹ fún ọba dẹ́dà ṣẹ̀dá yìí. Tí kò fèmi àti yín dára tó máa pa wá lẹ́kún. Ẹ wá rí pé ta bá yín, ta báǹkì, ta bá ń gbé òṣùbà fún ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ.
1: Ó mọ rìn àjò ayé mi, ó tó rọ̀ mí wá sáyé.
0: Òní tún ni ọjọ́ rú ọjọ́ 24 nínú oṣù kẹfà ọdún 2026. Eléyìí tó ṣe déédé ọjọ́ kẹsàn-án nínú oṣù Muharram ọdún 1448 lẹ́yìn Hijra.
1: Ara tó lò láti fàyè mi dá.
0: Ẹ wá rí wípé ara ere náà ni.
1: Togo.
0: Bí eré bí àwàdèmí àti ńlájọ bẹ̀rẹ̀ àkàsọ kíní ọdún 2026.
1: Adé tọ́lá tọ́lá.
0: Like play, amákàsọ kejì, amákàsọ kẹta.
1: Àti polongo ògbó rẹ̀, ó ṣe.
0: Àtọmọ àtọkọ àti ẹbí ará ta kó wọ ọ̀nà àkàsọ kẹta náà látújọ wà nínú àkàsọ kẹfà lásìkò tá a wà yìí. Kí wá lóde tèmi àti yín àfi ní máa dúpẹ́ lọ́wọ́ ọba tó hùwà ṣùṣùn tó ṣe wá lára eré yìí. Ní tèmi Bàlìkí Ìzírẹ́wà mi rí ọmọ Lawal. Ọmọ ẹ̀gbọ́n ọmọ Olúṣàbí Agbòǹgbò Àkàlà ọmọ ọ̀gbẹ́gi Lẹ́kàn Mámù Kíkan. Ọmọ yunmuyunmu lòrò ń ké èyí tí ò bá ké yunmuyunmu máa bóró lọ ni. Èmi ọmọ ojúbániré òde kan ẹni àṣẹ̀yìndẹ́ ni òwò ọ̀pọ̀. Ṣàṣe ènìyàn ní ń fẹ́ ni lẹ́yìn bá bà sí nílé tẹrù tọmọ ní ń fẹ́ ni lójú ẹni. Èmi dúpẹ́ fún ara re tọba dẹ́dà ṣẹ̀dá fi mí dá o. Mo lérò pé gbogbo ibi tọwọ́ jà iléeṣẹ́ yìí ń tó lásìkò yìí gbogbo ẹ̀yìn náà ti ń dúpẹ́ fún gbogbo ara ere tọba mi adẹ́dà ṣẹ̀dá ń fi yín dá lásìkò yìí.
1: Òkítọ́ mi ibi àkísà ẹlẹ́gbin.
0: Ẹ káàbọ̀ sórí ètò gbàǹkangbì nírọ̀lẹ́ tòní. Ẹ ti mọ ìṣe wa ní gbogbo ọjọ́ rú. Tí aago mẹ́rin bá ti ro tòǹdó báyìí. Àtèmi àti yín lájọ́ máa máa gbádùn ètò gbàǹkangbì. Abala àkọ́kọ́ lórí ètò yìí la pè ní abala jẹ́ ká mọ̀ bó ṣe ń lọ. Níbi tí a ti máa mú àwọn ìròyìn ọlọ́kùn ìjọ̀kan wá fún yín nípa àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ṣẹlẹ̀ káàkiri àgbáyé. Kò ń ṣe láti fi dá wa lágara o. Kò dẹ̀ kí ń ṣe láti fi bi omi tútù sí wa lọ́kàn. Bí kò ń ṣe láti jẹ́ ká mọ̀ wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn ni. Abala ẹlẹ́ẹ̀kejì láti máa máa pẹ̀kẹ́lù. Ìyẹn lórí ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì tó ṣẹlẹ̀ ní agbègbè kan. Láti fi kẹ́kọ̀ọ́, láti fi kọ́gbọ́n. Torí àwọn àgbábọ̀ wọn ni ọgbọ́n ọlọ́gbọ́n la fi ń ṣọgbọ́n. Ọgbọ́n ọlọ́gbọ́n sì rèé kò ń jẹ́ ká pe àgbà níwèrè. Ẹ bá ń ké sí ìyá táyé.